0: pe nínú ọ̀nájì náà.
1: O jẹ́ káwẹ́ mi. Yọ́nù mi tán lẹ́ọ̀. Enachidi mi lo maternity ọ̀há mi wẹ́rọ̀ hùn. Lónù ènìyàn ẹnu pò mí tà. Mi kánú fún ọmọ náà kan máa dọ̀nù yé ya. Ẹnu àwa consultation ẹgbẹ́ ti. Pọ̀ándọ̀ kan tẹ fún tàn sí ẹ̀mọ́ àlọ́ ẹ̀mọ́ àìdí mi. Bẹ́ẹ̀ náà nà pé kàkà bẹ́ẹ̀ náà ló sún àtọ̀ sún ẹnẹ̀. Ṣé bọ̀ ànàlẹ́ àmọ̀ mẹ́mọ̀ ń kọ̀tàn. Bẹ́ẹ̀ wà lè bọ́nú àdọ̀ dàgbé ya. Ètè ètò àmọ́ ká wà rendez-vous tó ya. Àṣọ èmi tán kú sọ́kọ́ inú èmi o. Òótọ́ èmi tán wẹ kú sí. Èmi fìlàṣì bo ibi lónìí wẹ́ sí. Bọ̀ ìnú lò rẹ́sán lẹ́nà mi wẹ̀ pọ̀ gẹ́gẹ́. Wẹ́mẹ̀ èèyàn ònú ẹ̀ka lọ àtọ̀gò. Bọ̀ ǹdè má lò wíwà wẹ̀wẹ̀ àpẹ́. Bọ̀ àlọ́ ìtò ìwẹ̀ ẹ̀kan jí ọ. Sì é ká lọ kó tu èmi yan. Àkàtúndé sì é ní ọdẹ ọ. Fi ché ká lọ kàn jí à. Èlò pípọ̀ jẹ́wẹ̀ kàn jí à. Àkàtún wa bó ká chi fún egbè. Ẹwẹ̀ mi lọ́dọ̀ nìyọ́n mi tán lẹ. Ló ní oyin wà lọ dàgbé dé púpọ̀ yẹn náà sàn. Tódó mi tọ́ ẹlòmídò tó ẹ̀ka ìkó ẹlọ́mẹ lẹ́dìyàn. Yẹn ní tùdọ̀ ló ní okun yín wà lọ dàgbé bọ̀ yẹn náà sàn o. Ló àná lò kàn jọ fi ló kó tó èmi ọ̀ nà ìkàdé. Àdùnnà wa tó tó gbọ́nbọ̀ ẹ̀ nà péjé wé pọ́n mọ́ra a fi tó èlò kàn jí mi. Yọ̀nú nànà fún gbé bóná dó zozo yàyà bóná chi fún gbé ya. Ẹwẹ̀ mi lọ́dọ̀ nù yé. Nùdébù wà kókó náà ẹdún náà wà tótó pípọ̀ tótó náà pọ̀ tótó sì kún ẹ̀bùdọ̀ ah ẹ o mẹ ǹdẹ ká lo gravà mẹ ẹ o bó kọ́ a máa sin é lọ bó lẹ́yìn kó egbè àlónú yanyanwẹ̀ ọ ẹ̀nà gúlẹ̀ bóná lọ analyse lẹ́nì bóná pọ̀ àsọ̀tàn ni tó bóná yìí fẹ́
0: tó bóná yìí fẹ́
1: àmọ́ nùnà ló wíwà wẹ́wẹ́ bọ̀ àná chi fún egbè ọ ẹ̀yìn ǹdàgbè débù wà.
2: Nyanya de lo ho ni o mewe yin do je ke nyon mi ton le e le ti pegbe yo e no e ta fin yi ka e mo lo ke ho me wuri e mi yo e ja to to hu yo na wa gbe ya e no le vo I kan bi yo yo vo do auto medication e no kan bi a ti ke bi a mo ho a ti ke ni te akanu o ta fi fe mi e me e no do e di e no so gbono je nu ji
0: aka toto ka ro pe nu
2: wa lo gble ta nwe to lo mi tole mi kenkle mi ma so blo mo de o parce que o atiken de yi me de o mi do kun do po le abi mo do awadi o na kun kun to ya ni de kun to eyin o e ni mi do kun do po le ya ni tai ka lo fife o nu e zo mo ta lo fife o parce que ni fi o ro ko me o de lenu o ni ofi oro wo verse we o inu na signal e wori lati onu na signal nu o no le bo asino fune kun bo be soso ye ni na wiwe kabi ta na fe we e ma yin paluya e ka le yin paluyo e de e lo na tun we a
0: toto je ande we daliji
2: toto je na ande we daliji parce que mi tun no paluyo ason da ko de egbe no ya o de fin me a c'est que e no kan to ko pe e no san bo lo nu no fi wu e no san bo fi no kuro ho me
0: e han do mo
2: bo we kan be palu e ni odi
0: ma tinu ji
2: bo na tinu ji ma ja mo sin de me de apa to e yo ko ka ya to to we ko nu won a je nu ji wa lo gbe gbe we e yo ko le tin yo eno mo me le gbe no wa to to pe e ku we no wa to to pe o de bu wa bo e wa mo e gara won fi no ku lu ko me
0: ah e yo ya to do me di we e mo me de o yàn jẹ dìdònú tanti epo epo dọ jẹrẹ sí kóyà ìsìn ìdí ìtàn ìjì kàmíhàn ẹsẹ pọ tó mi ó bí bọ fúláfò tó rò mí tọ́ ẹnu ẹjọ́ mẹ́ẹ̀dẹ́ bọ́nú ẹnà kẹnu tó pè mí tán méjì yàn àlùkà mí tán lẹ́ọ́ ẹ̀rọ nuvo mi àfẹ́ mi kúrọ̀ jẹ́lẹ́ òtó tó pé oṣù mẹ́lì mi tán ẹ̀rọ apá mi tán fi yọ yìí mẹ́ ẹ̀yìn àjìnnanú mẹ́ tọ́ lẹ́yọ yàn ẹyin ìpọ ẹmẹ yíyan náà bọ kẹrò tútù jíyẹ ọ àkókò àfọtò ètò tòótọ pé mọkọ tó ń ṣù mẹlù mi tán ìlú apá mi tán fi yẹ ọ ẹyọ ìnà àwúrí bonúwẹ lọbọ nù débù lẹyìn àsìkò jankoto egbọn kákà bọnù lẹbi ṣẹṣẹ ọ ẹyìn àsìkò ìlẹyẹgbẹ ìlẹyẹgbẹ ọ ẹyà náà ìmọ jẹmẹdọ apá pé ẹni lẹbi ṣẹṣẹ fún àtọnímàwò mímẹ débù ó tòótọ pé ẹni ọ délé nàjíríà tọpọ ọdún dótó pé dáhù ẹ lọbọ ìka dó àlìyànú ẹ náà sì kú hẹn mi bọ mí àná kanjí wímẹ fìnà náà kanjí bọ fi ọdẹ sùlọmù náà kanjí bó káyìn fìjọ fi.